Mi o gbọ́ pa mi o gbówó lé. Ìlọ fi tẹ́ mi sí anú náà tẹ̀. Ojú ti rò wọ́n lé múná dé. Ìgbọ́dé tí ń ṣe náná máa tẹ̀. Mo ké àti mo délé. Mọ̀ọ́sí ṣàfọlẹ̀ ó pọ̀ ṣọ̀lú. Pọ̀ọ́sí ìdè fọ́rẹ́fọ̀. Mọ̀ọ́sí láìsí ìgbọ́nù Amẹ́ríkà. Kí ẹ ṣe ló tó di kẹ́ ṣe ìṣòkíṣà ló bọ́ mọ́.